ọba wa jẹ́ oníyìnbó lárin ni. Àwọn bí ibu tó ń bè wọ́n wá wá bá wà jẹ́ o. Àwọn bí mẹ́rin àmọ́ kí bá o wọ́n wá wá bá wà jẹ́ o. O sí ibi sá wọ́n wá wá bá wà jẹ́ o. Àwọn bí sọ ní òkòtì wọ́n wá wá bá wà jẹ́ o. Àwọn bíbí tọ́ ìwọ̀n bọ̀ wọ́n wá wá bá wà jẹ́.